0: aleykum salaam warahmatulahi arasa.
1: Ẹ ló kọ́ mi ní Alhaji Kamal Dien láti Gorondo síta.
0: Masha Allah, ẹ káàbọ̀.
1: Ẹ dákun àfà, ṣé tá a bá kírun ojúlówó òrun tó tá a máa ń sálámọ̀ sọ́tún sásálámọ̀ sí
0: òsì
1: apá òsì? Ṣé bí ìmọ̀ọ́mù ṣe lọ sí apá ọ̀tún yẹn látẹ̀lé ni, bó ṣe lọ sápá òsì yẹn látẹ̀lé ni, àbájẹ́ kí ìmọ̀ọ́mù parí ti ẹ̀sẹ̀ ká tó ṣe tiwa.
0: Masha Allah. Tọ́ tí ìmọ̀ọ́mù bá sálámọ̀, gbogbo ìgbé ìṣiṣẹ́ ń tẹ̀lé lórí irun tá a máa fi tẹ̀lé ìmọ̀ọ́mù. Àlàyé àwọn àáfàá ni wípé bí ìmọ̀ọ́mù bá ti ń ṣe tán náà làwa ó máa tẹ̀lé, bí ìmọ̀ọ́mù bá ti ń ṣe tán bẹ́ẹ̀ làwa ó máa tẹ̀lé. Tó bá ṣe Allahu Akbar, tó bá ti ṣe tiẹ̀ tán, àní jẹ́ kí ti wá gbẹ̀yìn púpọ̀ jù. Àní bá a ṣe lásìkò kan náà, bákan náà àní ṣáájú rẹ̀, bákan náà àní jẹ́ kí ó títí wá tún wá gbẹ̀yìn kó tún wá lọ sẹ́yìn jù rárá. Tó bá ti ń gbé bẹ́ẹ̀ náà làá máa gbé. Ṣùgbọ́n sálámà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ṣe lálàyé, òun náà ni pé sálámà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì nǹkan ẹyọ kan náà ni sálámà. Ànábì sallallahu alayhi wa aalihi wa sallam a máa sálámà ń gbàmí méjì sọ́tún àti sósì. Gbàmí a máa sálámà ẹyọ kan, a máa sá sọ́tún nìkan. So sálámà lórí òrùn nǹkan ẹyọ kan ni. So torí ìdí èlé àájẹ́ kí ìmọ̀ọ́mù sálámà méjèèjì. Assalamu alaykum wa rahmatullah, assalamu alaykum wa rahmatullah. Eléyìí náà làwa náà ó sá tiwa. Eléyìí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn wà ní orí rẹ̀. Eléyìí ló fi dà jùlọ, wallahu aalam. Naam. Tó ká mọ́ gbàgbé 02064461951 02064462951 bákanáà 02064463951. Tó látara ìbéèrè tí ẹni tí ó béèrè gbẹ̀yìn yìí, ìbéèrè náà ṣe pàtàkì nípa wípé à ń bọ̀ ńbẹ̀ nípa pé a bọ̀dọ̀ nínú àwọn nǹkan aburú lẹ́yìn tá a bá wà lẹ́yìn ìmọ̀ọ́mù, òun náà ni ká máa ṣáájú ìmọ̀ọ́mù. Ànábì sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún àwọn èèyàn, ó ní látẹ̀síbìkú ní bí rukúci wàlà bí sujúdi wàlà bí qiyam, pé ẹ má máa ṣáájú mi láti rukú, láti ṣe sujúdi, láti ṣe qiyam. So eléyìí nínú àwọn àdájọ́ ọ̀rọ̀ ìmáàmù nínú ìrún náà. Salaamu alaykum. Tó torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń ṣe àṣìṣe nípa ọ̀rọ̀ yìí, àwọn èèyàn mi máa kánjú kọjá bí ó ti yẹ, a máa ṣáájú ìmọ̀ọ́mù. Eléyìí ò dá. Naam. Salaamu alaykum.
1: Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh.
0: Naam, ẹ káàbọ̀. Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá? Tó ohun yẹn ò ṣe dáadáa, bóyá tẹ bá tún gbìyànjú láti pè wá. So eléyìí ó ṣe pàtàkì. Tó bá ti wá máa ń ṣe ni wípé tí ìmọ̀ọ́mù bá ń kírun, àwọn tí wọ́n tò lẹ́yìn ìmọ̀ọ́mù direct, wọn a máa ṣe kí ni, wọn a máa wo bí ìmọ̀ọ́mù ṣe ń ṣe gbígbé ìṣẹ́ṣẹ́ ń tẹ̀lé rẹ̀. Naam. Salaamu alaykum.
1: Mo rò pé network ló kọ̀tọ̀.
0: Naam. Bismillah.
1: Orúkọ mi ni Bisiriyu.
0: Naam. Ẹ káàbọ̀.
1: Inú mi dùn, ẹ ṣe ẹ kú ìyànjú.
0: Alhamdulilayi.
1: Ìmáyò ní dọ́bà.
0: Àmì sà.
1: Ìmáyò ní dọ́bà.
0: Àmì sà.
1: Àkọ́kọ́ nípa ti ìmáàmù olóbìnrin àbí kò sì ti lóbìnrin yẹn, ẹ ní obìnrin á dúró láàrin wọn papọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ǹjẹ́ obìnrin ẹgbẹ́ ló máa ṣe ìkámọ̀ ni àbí wọn ò ní ṣe ìkámọ̀?
0: Naam. Ok, ṣé ìbẹ̀rẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ni.
0: Naam. Tó tábà àkọ́kọ́ ìpìlẹ̀ ìkámọ̀ fún obìnrin tó kìí ṣe dandan, ṣùgbọ́n tá a bá ṣe àwọn àáfàá ni fàwúwà dhikrullah. Ìrántí ọlọ́run ọba
2: náà. This life na turn by turn. Now na your turn to enjoy the gbalado of Wazobia FM Kano.
0: Tó bá rí bẹ́ẹ̀, obìnrin náà ni ó ṣe ìkọ́mọ̀, èyí tó bá fẹ́ ṣe ìkọ́mọ̀. Ṣùgbọ́n tó wọ́n bá ṣe ìkọ́mọ̀, obìnrin kan lè dúró tí ó kà ṣe Allahu Akbar. Tó torí pé ìpìlẹ̀ ni wípé kì í ṣe dandan ni ìkọ́mọ̀ fún àwọn obìnrin. Ibi ni a rí mọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ní kí ẹ̀mí wá kú, a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bí idhnillah. Hadha wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Subhanaka allahumma bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk.